ọmọ ṣiṣẹ kúnba yìí náà ní kọsínà yìí jẹ ọjọ wíyàwó ọdún yìí ṣe àti ìnáwó ṣe ṣe àìsẹ òbí pèmọ àni ìṣúná ó padà ìṣúná wúnyá gbèsè àti òbẹjẹ ìṣúná wà pẹkìrì náà ọkọ sànà ọmọ yẹ ẹnu ti ní ọwọ ìwúradì ẹdúrà ẹdá ní ẹdá kọ láti ṣe yẹ wọn má bọrọ ẹbí ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣúná ọmọ ìwúradì ìṣ